yɛda wa se ɛwɔ Yesu Kristo na azɔ ɛtini dini mu beba kyɛ wo frɛ wo nua bi na wo nua bi nso ɛmfrɛ ne nua bi na frɛ wo yɔnko bi na wo yɔnko bi nso ɛmfrɛ ne yɔnko bi na agya ɛmfrɛ ayire na ayire nso mfrɛ ɛma na efiewura ɛnso mfrɛ ne fie hɔfoɔ na efie hɔfoɔ nso ɛmfrɛ wɔn mo fiewura sɛ ɛbrɛ no aso ɛbrɛ no aso ɔtene ne mpaebɔ a ɛmu ɔden ɛyɛ nneɛma bebree dwumadie ɛbrɛ no aso brɛ deɛ awurade asɛm hyɛ yɛn ho koraa kenya yɛn gyidie ɛgyina so ɔde mpaeɛ no mu mpaeɛ adware mpaeɛ asra mpaebɔ ahyɛ mpaebɔ wɔ ɛne awurade yesu kristo din mu